bá wà nípò àtàtà ayé ayé ọtí tẹ̀lé tẹ̀lé ṣùgbọ́n jẹ́ kí o dẹni tí ń rágò kí o rí bí ayé ti ń símú sí ọ ẹ̀kọ́ sì lè sọ ní dọ̀gá.

múra sí iṣẹ́ ọ̀rẹ́ mi. Iṣẹ́ ni a fi ń di ẹni gíga. Bí a kò bá rẹ́ni fẹ̀yìntì, bí ọ̀lẹ là ń rí. Bí a kò bá rẹ́ni gbẹ́kẹ̀lé, a tẹra mọ́ iṣẹ́ ni. Ìyá rẹ̀ lè lówó.